Bora se vilè mi sote mi tomè. A dakpo vi un ha, boro kanli mayon. O hun nou a lè mi se ou do madin. E yo lò mi to kha ou bom dago. Lo mala, ko vo dan ziza lò men vo don ni na mi gbe mama. Tè da gbe ba do go don gu do na. Bono so do gbe, ma we do eke.

0: ẹyin tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrìtì mi bá tètè tán inú aṣọ máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tíṣàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top appel connector illuminator àti my nisa gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top appel tí ó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pass connector onípò mẹ́jọ péré tí ó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó o jẹ́ ìgbádùn ní falala gbọ́ra illuminator oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1229 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
1: Kwewa zogbe kwe ein bineto oton e nu gege notin bono gbledo tuton do walo barabara e beto alo seku budile no soro te bono izando alianu e in zogbe ton le we kwe afo o kogo waje kwe afo o konu kwenye go livi do kuropo nu oton e we izan do diyo nu teme teme e mede mede ren gble nu esbe sin kwe yo e kwe afo o konu kwantan go me on livi afode jeji e we in kwe e yi Zogben kwe yoye. Do kwa gble nou me edele sin kudwa. Ouve devwe devwe timbo su. Kwa bo gege desu. Ve doto kwe mitan le. A zonzonon. E do toto kwe bo doto kwe aiba. Zogben kwe. Do e gble daline onjiye. Do maha maha. Kwa mitan le me. A blu. E no a je khane le me. Do alianu. Zogben tan le. En gble utwe. No yiton. Ba ina ja yiyo. E non rando khale me. E voa. Renu. Teme teme. A zo. Wa bodunu. Gege non kwa kwa. Do walo gble gble edele sin ye kame. E dekle. Domejele esbe sin alianu debu e me debu regble e so ina blu mekerewe e no domedoa luo be betaton e we no regble nundo mo mi gbonu manopo bo yan kedo alianu teme teme e no itombo mi no mo zogben zando kwelegbe ji esbe aso ato kwene yon gweton le do kamiton zakpo kezepo
2: Annonceur, mettez-vous en lumière. Faites entendre la voix de votre entreprise en réservant votre espace publicitaire sur Bip Radio. Nous avons la solution pour votre campagne. Prenez contact dès à présent avec nos équipes au plus 229
3: 01 91 91 79.
2: Bip Radio Publicité, à votre écoute et à votre service. Bip Musique.